0: me life.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́? Àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè Yorùbá tó múnádóko. Ìlúmọ̀ọ́ká ni wá, ìletòkó lọ́ ti ń gbọ́ wa.

0: BP World àti Water Aid Nigeria olùkéde.
1: Ọ̀làjúdé la wá gbà pé àṣà ìbílẹ̀ wa civilization ló já gbà gbogbo tàdá ìbá.
2: Iléeṣẹ́ Andy Negro Production Outfit pẹ̀lú àjọṣepọ̀ Iléeṣẹ́ Tolúwa Làṣẹ Television and Radio Media Outfit àti Iléeṣẹ́ Starline International Showbiz Magazine tẹ́ pẹpẹ ètòkan-ètò kan tí wọ́n pè ní Tọba Làṣẹ, níbi tí wọ́n ti máa sọ ìtàn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, pàápàá jùlọ ìtàn ìlú Ìlógbò, ìlú Ewékoro, ìlú Àjànà, ìlú Erija, ìlú Ọ̀tà àtàwọn ọba aládé tó ń jẹ nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá, bíi ọba Ìlógbò, ọba Kíbọ̀, ọba Àjànà, ọba Erija, ọba Ìwòtútù, ọba Ifọ̀, ọba Ejó, ọba Ìgbàdo, ọba Pápá, ọba Kọ̀kọ̀bíyè, baálẹ̀ tẹ̀mídìrẹ alágbàdo nípínlẹ̀ Èkó, baálẹ̀ aláṣẹ Ọ̀ṣọ́dì àtàwọn ọba tó ń baálẹ̀ míì bẹ́ẹ̀. Bákan náà làwọn tún máa sọ nípa àwọn òṣèré ilẹ̀ yìí lọ́kan ọ̀jọ̀kan. Abala bó ṣe ń lọ lágbo òṣèlú àti eré ìdárayá kò bẹ́ẹ̀ rárá o. Aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́jọ́ Àbámẹ́ta Sátidé lẹ́yìn máa gbádùn ètò ọ̀hún ní Radio 1 103.5. Fún àlàyé kíkún 09038619223 tàbí 08134956347. Tọ́ba Làṣẹ lẹ̀tọ̀, ètò ní Tọ́ba Làṣẹ, ẹ máa mísí ẹ̀.
3: You know if you wise for Lagos, you know if you...

0: ni bayi a o pe awon baba wa Reverend M Omolafe lati fi onje emi bo wa lati Christ Gospel and Miracle Outreach International 3234 Owade Street Alapere Ketu Lagos
1: abi oga en ti o ye lati pe ba
2: don't you the one we worthy to yourself office
1: afi ibo ku fun o
2: we bless your name
1: what you do on ati ade
2: we have created heaven and the earth
1: ẹdì kan ṣoṣo tí ayé àti ọrùn ń
2: bọ̀
1: tí àwọn ẹ̀dá alàyè mẹ́rin kọ̀ ní mọ́mẹ́rin sínú
2: ìgbàmọ́
1: àwí pé ògbó ọlá àtọ́lọ́lá forúkọ mímọ́ ayé orí ọ̀fẹ́ rẹ̀ lórí ayé wa adúpẹ́ fún ọ̀nà tẹ gbà rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá adúpẹ́ fún ohun tí ẹ fẹ́ ṣe
2: lónìí
1: ọba àwọn ọba gba ọpẹ́ wa ǹjẹ́ a tún lọ sínú iṣẹ́ ìránṣẹ́ tí ó
2: ní
1: ẹ̀fí agbára fún ọ̀nà
2: yìí
1: ju tí ọ̀sẹ̀ tó kọjá lọ ẹ rìn ní ọ̀nà tí ó ní agbára kí ògo kó jẹ́ tẹ̀yìn ọlọ́run ìṣẹ́gun àti ìbùkún rẹ̀ kó jẹ́ táwọn ènìyàn rẹ̀
2: orí
1: fún ọlọ́run lókè hàn
2: jésù
1: kristu olúwa tó ń gbà láwọn a mú rò pé wọ́n ti fi sí orí ẹ̀rọ ayélujára pé gbogbo ẹ̀yìn tí ẹ bá gba ọlọ́run gbọ́ inú iṣẹ́ ránṣẹ́ yìí bí a ti ń bẹ̀rẹ̀ ètò yìí ẹ̀wù akọkọrọ tí ò bá ní sáré lọ rà báyé tàbí kó rọmọ kó lọ rà áìdà ní òun ọ̀nà odùn bí a ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ránṣẹ́ yìí ẹ̀tí kọ́kọ́rọ́ náà pa bàbá tó àkókò tẹ máa ṣe
2: àṣọ
1: ibi tẹ ṣe ó tẹ ẹ bá ṣe nínú ara a ó ṣe nínú ẹ̀mí
2: gbogbo
1: tí a tì nínú ẹ̀mí bí a ṣe fẹ́ ṣe iṣẹ́ ránṣẹ́
2: wòlíì
1: bí ó ti ṣiṣi
2: it shall be opened.
1: Gbogbo tí ayé ti tì.
2: Everything that the world has
1: lost. Gbogbo tí ẹ̀ṣẹ̀ ti tì.
2: Everything that the sin has shocked.
1: Gbogbo tí ìka ènìyàn ti tì.
2: Everything that the wicked people have
1: shocked. Pẹ̀lú iṣẹ́ ránṣẹ́ wò ní tàbí ṣe lónìí.
2: The prophetic work wants to do.
1: Òun yóò ṣe fún ọ.
2: Ẹ̀fún ṣe àwọn
1: ọkùnrin sọ yìí. Kí ìtẹ̀síwájú.
2: In continuation.
1: Fẹ́ kí tódó tó lọ́n fẹ́ ṣe la fẹ́ sọ nínú orin yìí.
2: It's what God wants to do. I want to sing this song.
1: Bó o bá ti gba ọlọ́run gbọ́.
2: One should believe God.
1: Bó o bá ti ẹ̀ mọ ọ̀rọ̀ orin náà.
2: Even though you know the words
1: of the song. Ọmọ láti kọ orin náà.
2: To sing song.
1: Ṣùgbọ́n gba ọ̀rọ̀ náà gbọ́.
2: Just believe in the words.
1: Nítorí pé gbogbo ẹni tó bá gba ọlọ́run gbọ́ nínú ayé rẹ̀.
2: Because everyone that believe God in my life.
1: Mo dá lórí
2: wípé. I'm assured.
1: Ọ̀run yóò fọ. Àkókò ìtúsílẹ̀ mi ti dé o, ó dé o, sáàtà ni mo lọ mọ́ lọ́wọ́, ó dé o, àkókò ìtúsílẹ̀ mi ti dé o, ó dé o, sáàtà ni mo lọ mọ́ lọ́wọ́. Ẹni tí a bá gbé ilẹ̀kùn tí ó ṣí
2: síwájú rẹ̀.
1: Ó ní olú àwọn yẹn ló ń kọ orin
2: yìí.
1: Àwọn ló bọ́ lọ́wọ́ sátani àtàwọn ọmọ ogun rẹ̀. Àwọn ní ilẹ̀kùn tí ó tètè ó ṣe fún.
2: Bẹ́ẹ̀
1: kó kọ́ pẹ̀lú ìgbàgbọ́ lẹ́ẹ̀kan sí. Mo ní ó ti dé o. Àkókò ìtúsílẹ̀ rẹ ti dé o. Ó dé o. Sátani a lọ mọ́ lọ́wọ́.
2: Mo
1: dé a ní àkókò ìsúlẹ̀. Sùtìlẹ́yìn ti dé o, ó dé o, sáàtà ni a lọ mọ́ lọ́wọ́. Gbogbo èyí tí ẹ gba ọlọ́run gbọ́
2: sẹ́,
1: ó fẹ́ kó rìn nínú ìgbàgbọ́ lónìí. Gba ọlọ́run gbọ́. Bí o ti ń gba ọlọ́run gbọ́, bẹ́ẹ̀ ni ìyanu tó ò lérò.
2: Ohun
1: tó ò tẹ̀ tó ò eléyìí tó ò tẹ̀ lérò rárá ga. Ilẹ̀kùn rẹ̀ yóò ṣe fún ọ.
2: Jẹ́
1: kí ó yé ọ wípé
2: olúkúlùkù
1: gbogbo ni àkókò wà fún.
2: Tí a
1: bá lè ka àkàtà lè ka
2: àtúndà kókò. Ẹ
1: ìwé oníwàásù ni orí ìkẹta ẹsẹ̀ ní sí ìkẹjọ. Ó ṣe àlàyé àwọn onírúurú ìgbà tí ó wà.
2: Ilẹ̀kùn
1: tí ó ti ọjọ́ kan ní ilẹ̀kùn yìí ti.
2: Mo
1: fi ń dá ọ lójú wípé òní yìí náà ni ilẹ̀kùn náà yóò ṣe. Ohun tó bàjẹ́ yẹn ọjọ́ kan la bàjẹ́. Mo fi ń dá ọ lójú wípé lóní yìí náà
2: ni
1: ọlọ́run yóò ṣe àtúnṣe rẹ̀
2: nítorí
1: pé a ó gbé ilẹ̀kùn tí ó ṣí a ó gbé kalẹ̀ sí iwájú rẹ̀ a ó fi ilẹ̀kùn tí ó ṣí a ó fi rọ́pò ilẹ̀kùn tí ó ti
2: bẹ́ẹ̀
1: ló lo àwọn ọmọ ogun wẹ̀
2: ohun
1: tí ọlọ́run ò lè ṣe
2: ohun
1: tí kò tẹ̀ sí ohun tí ọlọ́run ò ní lè ṣe
2: kò
1: ní tẹnu rẹ̀ jáde
2: bí
1: ọlọ́run bá ti lè sọ nǹkan wípé
2: ohun
1: báyìí ni mo fẹ́ ṣe kò sí ẹni tó lè dádúró
2: bẹ́ẹ̀ ni
1: kò sí agbára kan tó lè dádúró ọlọ́run ti pinnu
2: a
1: ti gbé ilẹ̀kùn tí ó ṣí síwájú rẹ̀
2: ilẹ̀kùn
1: tí ayé ti tìyẹ
2: ilẹ̀kùn
1: iṣẹ́ rẹ̀ tí ayé tìyẹ lónìí yóò ṣe
2: ilẹ̀kùn
1: ìgbéga yẹ
2: ó
1: wà lójú kọ́lá tó yẹ jọ yìí
2: kò
1: so bákan náà ni gbogbo ẹ ṣe é ní
2: mo
1: lè wípé kàkà tó tún nígbà kan gan
2: ó
1: tún lọ sí ẹ̀yìn sí ni
2: mo
1: sọ lórúkọ ọlọ́run tó dọ̀run àti ayé ilẹ̀kùn náà yóò ṣe fún ọ lónìí
2: ìwọ
1: tó ti wáṣẹ́wáṣẹ́
2: tó ò
1: níṣẹ́
2: ìwọ
1: tí ò tiẹ̀ rẹ́ni ṣe ọláàánú ilẹ̀kùn àmì yóò ṣe fún ọ mo fi dá ọ lójú
2: lórúkọ
1: ọlọ́run tó dọ̀run àti ayé
2: ẹni
1: tó pè mí tó ràn mí níṣẹ́
2: ní
1: orúkọ rẹ̀ ni mo ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́
2: ẹni
1: tí mo gbàgbọ́ nínú rẹ̀ ni mo ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́
2: gbogbo
1: ilẹ̀kùn tí a ti
2: ti
1: yálà ẹ̀ṣẹ̀ ló ti yálà àìmọ̀kan ló ti yálà òbílẹ̀ bàbá rẹ̀ ló ti
2: mi ò fẹ́ mọ ilẹ̀kùn
1: ó tí mo ní pé yóò ṣe
2: gbogbo
1: ilẹ̀kùn tí a ti
2: gbogbo
1: ẹ̀ ni yóò ṣe ẹ mo ń sọ nípa wípé olúkúlùkù ló gbogbo àkókò àfún
2: àkókò
1: tiẹ̀ lè lo wáyé o mi ò fẹ́ kó mísì àkókò yìí nítorí wípé ọlọ́run ti ṣe tán
2: kì
1: í ṣe ènìyàn bí ẹ ṣe ń gbọ́ ohun olúwa yìí
2: ẹ̀yin
1: náà máa fọkàn yín gbàdúrà kí lè fẹ́ ṣí nínú kọ́kọ́rọ́ tó wà lọ́wọ́ rẹ̀ yẹn ó dúró fún ohun tí ayé títì
2: kọ́kọ́rọ́
1: tó wà lọ́wọ́ rẹ̀ yẹn ó tó wà bẹ́ẹ̀ ni wípé
2: lẹ́ẹ̀tọ́
1: bá ti parí iṣẹ́ ìránṣẹ́ náà
2: tẹ́
1: bá ti ṣí máa rọ̀ yìí wípé
2: ẹ
1: lẹ sọ síbi tí ò ti lè tì mọ́
2: bóyá nù
1: kò tó ní o bóyá ẹni gbìyà tó mọ pé tó bá ti sọ sí pé wọn àdé padà tì mọ́
2: ẹ
1: má fi sílé rárá
2: ẹ má
1: dẹ̀ jù sílẹ̀ bí tọ́tún máa mú tọ́tún tọ́tún tọ́tún tọ́tún tọ́tún máa lò
2: ṣùgbọ́n
1: ẹ lọ sọ sínú odò
2: ẹ
1: sọ sínú kaná ẹ sọ sínú sọ́kàwé
2: tí ó
1: pé kò lè tì mọ́
2: torí
1: mo fi ń dá lójú wípé
2: bí
1: kọ́kọ́ tó wà lọ́wọ́ rẹ yẹ tí ò bá padà tì mọ́
2: ó
1: tí ọlọ́run fẹ́ ṣì yìí
2: kò
1: sí ẹ̀dá kan tó lè tì mọ́
2: èyí
1: lóhun olúwa sí ayé rẹ
2: ọmọ
1: ọlọ́run
2: àní
1: ẹ gba ọlọ́run gbọ́
2: bí ẹ
1: ti ń gba ọlọ́run gbọ́
2: bẹ́ẹ̀
1: ni ìyanu yóò ṣẹlẹ̀
2: mo
1: ń sọ nípa àkókò àti ìgbà
2: ìbí
1: oníwàásù orí ìkẹta bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní ní olúkúlùkù ohun gbogbo ni àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run ìgbà bíbí ni àti ìgbà kíkú ìgbà gbígbìn
2: ìgbà
1: kíkà ohun tí a gbìn
2: ìgbà
1: pípa àti ìgbà ìmúláradá nínú ara
2: bí
1: ẹni náà ní àti pàọ́lá pa àpátá ọ̀rọ̀ ọlọ́run sọ fún ọ wípé àkókò ìmúláradá rẹ̀ ni àkókò kan la pàọ́lá pa àpátá ṣùgbọ́n àkókò tó wà
2: yìí
1: àkókò ìmúláradá ni ìgbà wíwó lulẹ̀ àti ìgbà kíkọ́
2: kí ló tí
1: ọ̀tá ti wó lulẹ̀
2: kí
1: ló tí òkú ti wó lulẹ̀ nínú ayé rẹ̀
2: ohun
1: tí ọ̀rọ̀ ọlọ́run sọ wípé
2: ogógó
1: tí a ti wó lulẹ̀ yẹ
2: ìgbà
1: kan nìyẹn ìgbà tí a wà lọ́wọ́lọ́wọ́
2: ìgbà
1: láti gbèrò ni ohun tí a ti bìwò
2: ṣe
1: ṣe rẹ ni kí ló ń nà tá a ti bìwò
2: ohun
1: tá a bìwò nínú ayé rẹ
2: ìyẹn
1: ni mo ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́
2: ìyẹn
1: ni mo ń dojúkọ lọ́wọ́lọ́wọ́ wípé ogógó tí a ti bìwò àkókò yìí
2: la
1: ó gbé dìde ìgbà sísọkún ó pẹ́ tó ti ń sọkún àkókò kan nìyẹn
2: tó
1: bí àkókò yìí yóò rè kọjá àkókò ìrònú àkókò yìí yóò rè kọjá àkókò sísọkún
2: kí
1: ló ń tọrọ ọlọ́run sọ wípé
2: nígbà
1: tí àkókò sísọkún bá rè kọjá
2: ó
1: ní àkókò rírẹ̀rìn ọmọ ọlọ́run
2: mo
1: sọ ní orúkọ olúwa
2: ohun
1: gbogbo tó ti gbomijé lójú rẹ yóò padà tó gbomijé ayọ̀ lójú rẹ
2: ohun
1: tó ti sọkún lé lórí ilẹ̀
2: mo
1: sọ ní orúkọ olúwa
2: ó
1: tún padà rẹ́rìn-ín ní orí rẹ̀ ìwọ gba ọlọ́run gbọ́ bí o ti ọ̀rọ̀ ọlọ́run one ye.
2: Ki se
1: mi loko.
2: Akoko
1: ekun re ti koja.
2: Your time of victory.
1: Mo so ni oruko Oluwa. Akoko ibabuje re ti koja.
2: Your time of sadness.
1: Le abe to ti o wa ye. Le abe ilekun ti o se ye. Nitori pe ilekun kan lo ti.
2: Because the daughter was
1: sokun. Ilekun kan lo ti.
2: To fi
1: ronu. Ilekun kan lo ti.
2: To
1: mu ibanuje wa. Nitori pe ni kete to ba ti se ilekun ye.
2: Once the door has been opened.
1: Akoko na re koja.
2: The time has passed.
1: Mo so ni oruko Oluwa.
2: I'm saying the name of
1: akoko ti o wa ti o sogo fun
2: Olorun
1: ni.
2: Lorukọ Olorun
1: to dọrun ati aye.
2: Mo
1: ni ko ma re koja. Mo so igba igba ti soko. Ati igba rire re. Igba ti sofo. Ati igba jijo.
2: O
1: fere ere pe o ti tale pe lorun yen. Alo ti de. Akoko itusile re.
2: O ti de.
1: O ti bo lowo ogun.
2: O
1: ti bo lowo ota. O ti bo lowo eni bi ni. Nitori bi pe akoko ofo ti koja lo.
2: Time of money has passed over.
1: Ki se pe eyan ku fun o.
2: It's not that someone died.
1: Sugbo o to mu oso fo oju ke eyan o ku lo. Mo so ni oruko Oluwa loni.
2: Gbogbo
1: awon akoko ti o fi ogun fun Olorun.
2: Gbogbo
1: re yo koja lo ninu eto ye.
2: Igba kiku
1: oku ta dana. Ati
2: igba
1: kiku oku ta jo.
2: Amelo
1: lo nbere e bayi.
2: Won
1: ti ko sile.
2: Be
1: yanu kan bo.
2: But a miracle is coming.
1: Mo ni yanu kan bo.
2: A miracle is coming.
1: Ti gbe won to ti shout.
2: Awon
1: to
2: ti ko se.
1: Awon ti o ti e bere re mo.
2: Yanu kan bo.
1: Ti won be se wa okiri.
2: They will be seeking for you.
1: Ile Oluwa so. Tori pe akoko na yo wole de.
2: Because the time will come.
1: Legba ti ilekun na ba ti se.
2: When the door is open.
1: Ti o wo nu isere na.
2: Awon
1: to ti ko sile.
2: Won
1: bere se wa o.
2: Nitori
1: pe akoko ki ko sile ti koja lo.
2: The time to cast away has passed over.
1: Ati igba fifa se.
2: And the time
1: ni
2: viva
1: oko ni mora
2: igba
1: wi wari ati igba si sonu
2: and the time to lose
1: awon kan ti so odun wa gagbe e
2: ge just you
1: abajo te bi oni olowo laye mo olowo laye mo
2: e
1: tori pe ko si kankan lowo re
2: so you don't have anything at hand
1: awon obi re gan ti ko sile
2: even your parents are for sale
1: egbon re ti ko sile
2: your elderly one
1: aburo re ti ko sile
2: nitori
1: kini toro to ye ko ni
2: o ni
1: mo si so ni oruko Oluwa
2: awon
1: ile ko to ti ye
2: every short dose
1: to je ko to ye ko ni to o ni ye mo so ni oruko Oluwa
2: loni
1: a o fi le olowo
2: shall be given to you
1: gogo ile ko ti ati
2: every short dose
1: mo fi kokoro to be li owo re
2: I put the key that is with you
1: mo fi se point of contact
2: I use it as a point of contact
1: ile ko ti aye ti
2: to every short dose
1: ile ko ki le ati
2: what are the doors that have been shut
1: to ti wo mi sirere na
2: that you have not entered here
1: good day ile ko ni e kind yan ti
2: what are the doors that the kingdom has shut
1: ile ko ni baba re
2: ti that if your that your your father has shut
1: ile ko wo ni awon ota ti
2: which door is the enemy
1: ni kokoro to wa lowo re
2: that is the key that you are holding
1: mo se ti e be na lo se wa
2: that is how it
1: nigba to wa ta ko to ba se
2: when it is time for you to open
1: o ri pe orun yo so ro se aye re
2: to
1: ri pe ni kingdom ba ti si kokoro na
2: gbogbo
1: n ti aye ti
2: gbogbo
1: n ti ati mọ
2: gbogbo
1: rẹ ni yoo si ni oruko Oluwa nitori wipe
2: Jesu
1: ye
2: Jesus Christ
1: o ni ọna to tọka
2: is the only way
1: si ilẹkun
2: ki eyan
1: to debi ilẹkun
2: iye
1: maa gba ọna debi ilẹkun ni
2: ẹdẹ
1: wa le ele maa ka lọ bo ti ìwé oníwàsó yẹ orí kẹta ẹsẹ kìíní sí kẹjọ tó dé mò ń wà kókò
2: so
1: mo ń sọ nípa ọ̀nà ọ̀nà kan ló máa gbà kó tó débi ilẹ̀kùn
2: jésù
1: ní ọ̀nà
2: ó
1: ní èmi ní ọ̀nà
2: òtítọ́
1: àti iyè
2: ó
1: ní ọ̀nà tó tọ́ka sí bí ilẹ̀kùn yìí
2: o yóò
1: tó lè débi ilẹ̀kùn tí ó ṣe yìí o ọ̀dọ̀ jésù ló máa gbà débẹ̀
2: ó sì
1: náà ní ilẹ̀kùn àwọn àgùntàn rẹ̀
2: ọmọ ọlọ́run
1: to ba ti ni gba Jesu loluwa ti olugba la re akoko ni lati gba nitori pe o ni kan soso lo le si ilekun ti o ti o si ni kan soso
2: ni
1: ona to le to debi ilekun na to ba ti gba ma jewo Jesu loluwa ti olugba la re baye
2: nitori pe
1: o ni kan lo le se
2: iwe
1: Johanu ni
2: John
1: iwe Johanu ori kewa
2: John chapter 10
1: yes iwe Johanu
2: John
1: ori kewa
2: chapter 10
1: e da wo lati ese yes e da wo lati ese kinisi keta
2: verse
1: 1 to 3 e ati ese keje
2: verse 7
1: lo to ni mo wi fun yin
2: verily I say unto you
1: eniti ko ba gba enu ona
3: wo inu agbo aguta
2: ida center no by
3: sugbo ti o ba gba ibo miran
2: be climb up
3: gun oke
2: some other way
3: only ole ati olosha
2: same is a thief and a robber
3: eni to ba ti godo jesu
2: person that not pass through fire
3: wo awon miracle counterfeit
2: all those miracle they are fake
3: ko le last laile ati laile
2: never
3: imireku ti jesu ba se
2: imireku da jesus
3: iyanu to ba towo jesu christ wa
2: imireku da comes from Christ
3: o lo ma last
2: that would last
3: egbon ti jesu so
2: listen to what Christ says
3: o ni o ni ona
2: that he is the way
3: any kele ti o ba gba odo re wole
2: anyone that doesn't pass
3: to ba gba ibomiran
2: that pass through another channel
3: kele e ko le last
2: that person cannot last
3: eniyan le baje ni
2: man can destroy
3: eniyan o le tuje
2: you can't
3: and eshu le baje ni
2: devil can destroy
3: eshu o le tuje
2: devil can never
3: and any kele to ba gba ibomiran wole
2: anyone that pass the wrong channel
3: o lo fe o ile o fe kile ko si fun o
2: want the dust to
3: be gba o fe gba odo jesus christ
2: and you don't want to pass through
3: kile be li pe o
2: what is Christ
3: only ole
2: said you are a
3: ati olosha
2: and a
3: aha to ba fe je ole ati olosha
2: you want to become a thief and a robber that is why we are
3: bound on Jesus Christ mo lo si ese ikeje nitori akoko wa nitori na Jesus tu wi fun wa pe looto looto mo wi fun yin emi ni ilekun
2: awo agota
3: o ni ilekun
2: is the door
3: ki lo to nfe
2: what do you want
3: gbogbo re nbe lowo Jesus Christ
2: everything Christ has
3: ki lo to nwa kiri
2: what are you seeking for
3: o nbe lowo Jesus Christ
2: Christ has it all
3: lati gba odo re wole
2: to pass through
3: odo re lo lo to ka si ilekun ti o se
2: is the only way that is pointing to the
3: omo olorun
2: children of god
3: be isoro re to Jesus Christ wa
2: bring your troubles to Christ
3: o to je isoro re ye
2: da your problem
3: ma so sinu kokoro ye
2: he saying it to
3: kokoro to wa lowo re ye
2: that key that
3: o to je isoro re ye
2: da your problem
3: ma so si
2: nitori
3: pe nigba ti oro ba jade
2: when is coming out
3: ilekun ti a ti
2: every shot door
3: to ba ti si kokoro ye
2: once the key
3: gbogbo ilekun ti a ti ninu ara gbogbo ilekun ti a ti ninu emi
2: o fi
3: da olojo oruko olorun to do ma ti aye yi o se
2: that be open
3: Jesus Christ.
2: Because Jesus,
3: which
2: is the way,
3: Jesus Christ,
2: Jesus Christ,
3: which
2: is the door,
3: you shall
2: open every short door. Every kiss he has it
3: at hand.
2: Every kiss
3: that Jesus Christ,
2: he has all the master
3: keys.
2: One that took
3: the
2: that's open
3: every door.
2: We are seeing
3: what is it
2: that
3: he can do.
2: I'm assuring you,
3: Jesus.
2: Jesus.
3: Olo ni kokoro.
2: He owns the key. That can lock.
3: To si le se.
2: That can open.
3: Gbogbo ilekun ibanuje.
2: Every sadness does.
3: Gbogbo ilekun okuku ta ti si sile.
2: Every darkness does that have been shut.
3: Be ati mo tin so lowo lowo.
2: I'm talking right now.
3: To ni pe ilekun te ati yo se.
2: Because every shot does have
3: you. Ilekun ibanuje ta si le yo ti.
2: Every sadness does shall.
3: Yi ni oro Olorun. So omo Olorun.
2: Children of God.
3: Mo fi da oloju.
2: I'm assuring you.
3: Bi le ku ma se fun Jesus Christ.
2: If that is been open to Christ.
3: Ile ku a se fun o.
2: Does have you open to
3: him?
2: Because
3: a se yori Jesus Christ.
2: Success of Christ.
3: O se yi le ku to se fun o.
2: Go behind.
3: Eh mo le ma ka tori akoko
2: tori akoko. And I know you because of time.
3: Nigba ti Jesus Christ.
2: When Jesus
3: to se ribo mi tan.
2: When he was
3: you know shele.
2: What happened?
3: Orun se fun.
2: Heaven was open for him.
3: Tori pe ile ku se fun Jesus Christ.
2: Because the door was open to him.
3: O lo se se ase yori.
2: That was why he was.
3: Anybody fe se gbogbo ase yori ti be laye.
2: Every success that is
3: ilekun lo se bi ilekun ba se
2: ko si
3: testimony bi ilekun ba se ko si aseyori ilekun to se o lo mu aseyori wa nigba ti Jesus ma bere ise iranse re orun si fun orun confirm wipe eyi ni ayanfe omo mi anything no mi dun si gidigidi Matthew 3:16-17 nibe lati fidi re mule bi Jesus je jade
2: lati mu odo
3: to be bere
2: I want to start
3: everyone.